0: Gbogbo ayé ṣe ti mọ́
1: ló ma sọ.
2: Dari.
0: Wọ́n gbọ́ l'Amẹ́ríkà o. Wọ́n gbọ́ ní London. Wọ́n gbọ́ ní Dublin.